ẹni tó bẹ ayé já bẹ si wo ó fẹ bẹ ayé rẹ wò yí ìtàn rẹ padà wọ àyè fún ọ níbi tá yín sọ pé kò sáàyè àwọn tó ti máa ń fara hàn lọdọọdún ló mọ bí ọlọrun ti máa rìnrìn agbára lọdún yìí ọlọrun fẹ lu prọfẹ ṣẹgun adémọlú prọfẹ jẹ adébáyọ fásui pẹlú ọpọlọṣẹ ọlọrun àtàwọn olórin ẹ nígbà tí wòlíì ọlọrun àlàyé glorious child prọfẹ peter biola dejo wọn ò máa sọ tẹlẹ lórúkọ jésù tí iṣẹ agbára yóò máa ṣe bẹrẹ látọjọ saturday 6th june the friday 26th june 2026 aago mẹfà ìrọlẹ làwọn máa pàdé lójoojúmọ gbogbo ẹyà àti èdè ó yá nínú ìjọ christ ambassador operating

tí tó fi ń làágùn tí làágùn ẹ ò yọ ó ní wípé ohun tó mọ̀ ọ́ ṣe ó wà láàrin àwọn tí ò mọ̀ wúlò ẹ̀ àlérú ka àfàlẹ́ àdàzélé adarí àbàyò ọba tó yọmí láàrin irú àwọn bẹ́ẹ̀ orúkọ jésù olùgbàlà kó fà ó yọ bí ọ̀tá bá tiẹ̀ máàrin àwọn tí ò mọ fálù ohun tó ń ṣe bẹ́ẹ̀ ni wà á máa làágùn ìwọ nìkan olùmọ̀ máa ṣe ó gbọ́ ohun tí ọkùnrin yẹn sọ ni ó ní ọ̀gbẹ́ni mi ò léèyàn àìléèyàn kọ́ ó wà láàrin àwọn tí ò lè ràn lọ́wọ́ ṣùgbọ́n nígbà tí ìrànlọ́wọ́ ẹ dé ó ní kó gbé àkejì ẹ kó sì máa rìn ẹ gbọ́ eléyìí náà wọ́n ń pe ẹnìkan ní Jephthah ara Gilead ìgbà tó wà láàrin ènìyàn

ẹ wà láàrin àwọn tí ò lè ràn lọ́wọ́ ó ní ò jẹ́ kó ríṣẹ́ gidi ẹgbọ́ eléyìí sà ọmọ kan tí a gbàdúrà fún olúwa dẹ̀ mo pàdé àwọn ọ̀rẹ́ tó lè ràn lọ́wọ́ ìlú òyìnbó tí ò tiẹ̀ lérò ó kàn pàdé ọ̀rẹ́ kan bí ọjọ́ tí àdúrà gbà ọ̀rẹ́ ẹnu kí ló ń ṣe nísìn olówó oníṣẹ́ ó ní ò fine ó máa sinmi lọ sí France ó tán o bí ìrìn àjò ẹ ṣe dìde nìyẹn níjọ tí ọlọ́run gbé ẹlẹ́dàá ìjáde ní àtìmọ́lé àwọn tí ò lè ràn lọ́wọ́

o dun ro orun ro ke sa gbadura pe iji awon photo ti mo ba ko pade o ni ori oke ye ohun ma gbe aye won jade nibi ti ayan mo won ti ri olore mommy e bi ko original aye o lo wa ni ile igbagbe that's why lo fi je pe o pade eni to le se e lore o wa le try adura ti mo n bayi photo to ti n gbadura si e photocopy to ti n gbadura si e o mu bo lodo mi yojo friday o la n gbadura si be ni sa emi ati e ma jo gbagba yori adura laliba uvilia de salia ki oluwa ko gbe aye e jade o ta fi n gbadura lola niyen o n bo lodo mi ni cac faith revival assembly ni number 10 ni power line bi mo ti ma n so fun o ati bo se ma n re tele tele bẹ́ẹ̀ náà ló ṣe máa rí tó bá jẹ́ mìíràn ló ti ń bọ̀ tó dẹ̀ jẹ́ kọ̀mádì ló ti ń bọ̀ mọ́rọ̀gàlẹ̀ ń lọ bẹ́ẹ̀ ni ẹ wọ márúwá tó lọ sí mọ́rọ̀gà ẹ sọ pé mọ́rọ̀gàlẹ̀ ń lọ bẹ́ẹ̀ bá ti bọ́lẹ̀ ní mọ́rọ̀gà yẹ ẹ béèrè pé church tó wà ní power line ní ẹgbẹ́ new touch hotel lẹ̀ ń lọ wá júwẹ̀ fún yín gbogbo ibi tó bá ti ń bọ̀ mìíràn ló ń bọ̀ bó bá ti dé mìíràn ó béèrè bí mo ṣe sọ fún ọ tàbí kó kúkú gbé ọ̀kadà ó sọ pé ó ń lọ sí church tó wà lẹ́gbẹ̀ẹ́ new touch hotel ní power line ní mọ́rọ̀gà wá já ọ níwájú ọ̀dọ̀ mi gangan gbogbo ẹ̀yìn ènìyàn ọ̀nà yẹn gbà ọ́ lọ́la photocopy yẹn ló mú bọ̀ agbára ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́ àyípadà rere máa dé bá ọ.

0: ọmọ Nàìjíríà, àdúrà yẹn gbà lórúkọ Jésù. Mo wá ròyìn létí ni o, lórí ìpàdé ti alẹ́ ọ̀la Friday yìí ló kẹ́yìn lóṣù. Oṣooṣù dẹ̀ la máa ń ṣe every last Friday of the month. Alẹ́ ọ̀la ni o, ẹ má gbàgbé ohun tá a dẹ̀ fẹ́ lò tí mo ní kẹ́ mú wa. Má sunlé lọ́la o. Bíbélì ké nígbà tí ọmọ ènìyàn sùn tán, ọ̀tá rẹ̀ wá, ó fa èpò sí àlìkámà rẹ̀, ó dẹ̀ bá tiẹ̀ lọ. Àwọn tí wọn ò lè bá ẹjà lójú ayé, wọ́n máa wá lójú àlá. Torí wọ́n mọ̀ pé táwọn bá gbé oúnjẹ yẹn fún ẹ lójú ayé pé ò ní jẹ́. Wọ́n gbé táwọn bá pé pé àwọn fẹ́ bẹ́ẹ̀ lò pọ̀ lójú ayé pé ò ní dáhùn. Lọ ṣe ń wá lójú àlá tí wọ́n dẹ̀ ń ba nǹkan jẹ́. Àwọn ogun kan wà tó jẹ́ pé òru ló wọlé. Ó ní àwọn ogun tó jẹ́ pé òru náà ló lè ṣẹ́, tí ò lè ṣẹ́ lọ́sàn-án. Tó jẹ́ pé òru ló lè ṣẹ́, òru dẹ̀ ní ọ̀wọ̀, òru ní agbára gan. Ẹ mọ̀ pé alágbára ló ń rìn lóru. Ohun tó máa ṣe lójú ọ̀sán, òru ni wọ́n ti máa sọ. So mo fẹ́ ká gbaradì lọ́la láti pẹ̀lú ìṣòro yìí. Àdúrà wa dẹ̀ gbà o, lágbára Ọlọ́run, ẹ dẹ̀ ní testimony. Ohun tá a máa mú bọ̀ lọ́la ṣe bẹ́ẹ̀ ti mọ̀. Ẹ má gbàgbé o, ohun méjì ni. Ẹyọkan ni mo sọ fún lórí ẹ̀ lóde orí afẹ́fẹ́. Ó ìkú ìkọ́yọkan tẹ́ máa mú bọ̀ lọ́la, bọ́ jẹ́ gbàdúrà fún ẹ, jẹ́ súre fún ẹ. Isaiah 43 verse number 19.
1: It's Jordan 105 FM.
0: Away in the wilderness, water from the desert. Wọ́n ní kí èsì, èmi yóò ṣòun tún kọ́ ní ìsìn ni yóò hù jáde. Èmi yóò lọ ọ̀nà ní agíjù àti odò ní aṣálẹ̀ ilẹ̀. Ta ló ṣàmì lálẹ́ yìí? Bó o ti gbé wọlé rédíò yìí tó dẹ̀ ṣàmì. Lórúkọ Jésù ọmọ náà, ọ̀nà máa là fún ẹ lálẹ́ yìí. Exodus 40:40, ọ̀nà là fún Ísírẹ́lì wọn kọjá. Ọlọ́run la ọ̀nà fún ẹ lálẹ́ yìí. Ogun tó ń jà ẹ́ alẹ́ yìí ló ṣẹ́. Àwọn ogun aṣọ́ni di èrò ẹ̀yìn. Ogun tó ń pakádà ra ènìyàn dà. Ogun tó ń sọmọ ológo di alárìkiri. Ogun tó ń yẹ̀yẹ́ ènìyàn tó máa ń fihàn sí ẹ̀sìn. Ogun ìgbèsè, ogun àmúbọ́, ogun ìfàsẹ́yìn, ogun ojú oru, ogun ojú àlá. Ìwọ́n tó pariwo àmì lórúkọ Jésù lálẹ́ ogun yẹn parẹ́ nínú ayé ẹ̀. Olúwa ní kẹ́ gbé omi sí ti rédíò yìí, mo fẹ́ gbàdúrà sí. Tí má ti gbàdúrà sí tán, ẹ mú díẹ̀ ń bẹ̀, ẹ lọ fi tó kù ṣanra. Ẹ má lọ kankan o, ẹ má dẹ̀ lọ́ṣẹ, ẹ kàn fi ṣanra. Fẹ́ gbàdúrà sí. Mo gbàdúrà fún ẹ torí akọ ìwé rẹ̀ pé ó rán ọ̀rọ̀ rẹ̀ jáde. Ó mú wọn lára dá, ó sì gbà wọn kúrò nínú ìparun wọn. Bíbélì sọ pé òun Olúwa jáde bí àrá ní ijù. Ó fa igi kédárì àti igi lẹ́bá lónìí. Akọ ìwé rẹ̀ pé ohun rẹ̀ ń bẹ lórí ọ̀pọ̀lọpọ̀ omi. Torí pé Ísírẹ́lì jáde kúrò ní Íjíbítì, aráalé Jákọ́bù sì ni àkọ́kọ́ wọn. Òkúrin wọn ó sá. Lódàdé wọn padà sẹ́yìn. Òkè ńlẹ́ ni wọ́n fò bí ọdún àgùntàn. Wọ́n ní kí ló dé ìwò okun tó fi sá? Kí ló mú ìwò Jordan tó fi padà sẹ́yìn? Kí ló ṣàyọ̀gẹ̀ kékèké tá ń fò bí ọdún àgùntàn? Ó ní wọ́n rìn ìwọ ilẹ̀ níwájú Olúwa Ọlọ́run Ísírẹ́lì, Ọlọ́run Jákọ́bù. Ẹni sọ àpáta di adágún odò. Àṣẹ jáde sí ẹ lálẹ́ ìpè omi tó gbé sí iwájú rédíò yẹn, kí omi yẹn kó di ẹ̀jẹ̀ Jésù. Bó o ti ṣe fi ń wẹ̀ lálẹ́ yìí, gbogbo ogun ayé ẹ̀ kó máa ṣe ogun jàǹkáríwọ̀. Àbìlú ayé, àpètà ayé, àmúbú ayé, ìfàsẹ́yìn ayé, àmì ayé, àmì kóríra, kí wọ́n máa kúrò lára ẹ̀. In the name of Jesus Christ of Nazareth. Wá dẹ̀ ní testimony. Alẹ́ ọ̀la má gbàgbé o, ẹja pàdé ń bì. Aago mẹ́wàá ló máa bẹ̀rẹ̀. Àbọ̀dẹ̀ dájú. Ẹ mọ̀ pé ẹ má bẹ̀rù láti wá sí, ẹ má ní bẹ̀rù kankan. Ẹ mọ̀ pé iléeṣẹ́ ránṣẹ́ wa, Ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ láti ní ìwé àṣẹ látọ̀dọ̀ ìjọba Nàìjíríà fún ìdáàbòbò àwọn mobile police officers. So àbó wà, ẹ má bọ̀ lálẹ́ ọ̀la. Aago mẹ́wàá ní ìpàdé yìí máa bẹ̀rẹ̀. Títí ojú máa fún, a máa gbogbo òru náà gbàdúrà. Màá dẹ̀ gbàdúrà fún yín. A ti ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ testimony. Ọmọ mi kọ́ pè mí lánàá, ó ní dáàdì òun ti wà ń France o. Lánàá òde yìí, àmì wọ ọjọ́ Sunday, ó sì wà church ọjọ́ Sunday. Ó ní dáàdì mo ti wà ní France o. There's one thing about our church, àdúrà máa ń gbà. Àdúrà máa ń gbà gan bíbá yìí. Lẹ́ẹ̀dì pé bí ọ̀tá ti gbógun tó, ebi pe ese ro dandi ero witi witi ni to ri pe adu angba ibi ti adu ba de tin gba lawon eyan ma nlo. It is not by power nor by might but by the spirit of the Lord. Anyway, pe mi Olorun lo ma nse nkan adu angba mi bayi mo invite the Lord ola ma sunle ma bo ka jo gbadua ma gbadua fun gun aye ma se Jesus Nazareth ma se gun aye adu aye ma de gba o fun gbogbo yin tan gbe ni agbegbe laro. E mo pe ijo mejo eni e ijo me san eni rada o ni program wa ni laro e tan gbe ni ewe koro tan gbe ni oja odan tan gbe ni ado odo

0: gbogbo ẹyin tẹ n gbé ní yewa land tẹ n gbé ní ogun state gbogbo ẹyin tẹ n gbé ní ọjà ọdàn gbogbo ẹyin tẹ n gbé ní ajégúnlẹ gbogbo ẹyin tẹ n gbé ní sojolu tẹ n gbé ní abalabi gbogbo ẹyin tẹ n gbé ní gbogbo àwọn àrọkọ àwọn ìlú wọnyẹn tẹ n gbé níbẹ ẹ máa bọ ẹ jáde wá sí ìlàrò ẹyin tẹ n gbé lábẹkù tẹ máa bọ ní ìlàrò tẹ n gbé ní sàgámù ẹ máa bọ ní ìlàrò on the 5 ijọ mẹsàn-án ẹni lókù tó bá di ọ̀la friday ló máa ku ijọ mẹjọ on the 5 next week friday ni o friday ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí òun ni ọ̀dẹ̀ máa lágbára evangelist list alápá ńlá àwọn náà ń bọ̀ ń bẹ̀ àti evangelist jire ajogbade sùn náà ń bọ̀ ń bẹ̀ ẹ̀dẹ́gbàdókè lọ à ń padà bọ̀.
1: ẹlẹ́dá mi ọ̀rọ̀ rẹ lóde ìwọ orí mi kò wá bá mi gbọ́ òkìkí tí ẹ̀mí rí yẹn ogun tó lé ní mi máa mọ̀ ogun logo aráyé le àyàṣe bí òbí mo bá jìnnà sí ìlérí ọlọ́run àyàṣe bí òbí mo bá sọ̀rọ̀ òdì sí ọ́ ọba rere ìdèṣọ̀nà mi nílé ọba rere àsìkò mi kò dára o ẹ̀mí ọmọ yín náà ni o wọ́n fi gbogbo ẹ̀yin olólùfẹ́ wọn pátápátá pé kẹ́ ẹ̀ pàdé àwọn ọmọ yín jíde àjọgbà jésù kẹ́ pàdé wa ní ìlú ìlàró ní june 5 ní oṣù kẹfà ọjọ́ karùn-ún.
0: ṣètì bàbá yìí mo fẹ́ ẹ máa pe àwọn èèyàn yín tó bá wà ní agbègbè ìlàró tó bá ti wọ ìlàró máa kọ àdírẹ́sì yẹn sílẹ̀ tó bá ti wọ ìlàró sọ fún wa kọ́ni pé àwọn lọ sí òkè ọlá nílàró ní chọ́ọ̀tì bàbá èké ọ̀làgbà lókè ọlá aago mẹ́fà ní ìdájí ìpàdé yìí máa ti bẹ̀rẹ̀ àdèmàpá ní aago mẹ́wàá láàárọ̀ eléyìí tá a lọ ní last month ó lágbára gan o ní ìtàṣe òkè mọ́ǹtì yìí náà ni friday àkọ́kọ́ nínú oṣù méta fẹ́ parí ó ní agbára gidi gan o ẹ ká tún dókè lọ́hùn à ń padà bọ̀.
1: wọ́n máa ń sọ pé kò lè dá o àápá ńlá o ẹ máa ń sọ pé kò lè dá fún àmú o ẹ bá máa sọ pé kò lè dá o adìyẹ tí òkú ṣì máa jàgbàdo ẹ máa sọ pé kò lè dá o yes june 5 èmi rẹ láti ṣe ìlú ìdálápàlà mo máa wà ní ìlàrò ẹyin ti láàrò june 5 ọjọ́ karùn-ún a máa pàdé ń bẹ̀ pẹ̀lú bàbá mi bishop adébọ̀wálé power òróró ó máa ní agbára gan nínú ìjọ kí anes òkèèrà padà tó wà ní òkè ọlá ṣọ́ọ̀ṣì bàbá èké ọ̀làgbà a máa wà ń bẹ live.
0: àdúrà yẹn gbà lórúkọ jésù on the 5 of june friday next week ẹja pa ibẹ máa ní agbára o jésù oníṣẹ ìyanu ó dẹ máa ṣe ìyanu pọ lórí ìpàdé alẹ́ ọ̀la friday yìí lórí ta alẹ́ ọ̀la mi ìfẹ́ kó miss ẹ mo fẹ́ kó gbé àgọ́ mi mo fẹ́ kó gbé àgọ́ ara mi wọnú oṣù kẹfà tó ní oṣù kẹfà nágbára gan tó bá kàwé lù kórí ìkíní verse number 24 orí ìkíní ẹsẹ̀ kẹrìnlélógún bíbélì sọ nípa oṣù kẹfà ńbẹ inú oṣù kẹfà ni ọlọ́run rántí maria lórí áńgẹ́lì sí maria tí maria sọ pé àsìrò áńgẹ́lì kọ sí mi látọ̀dọ̀ ọlọ́run wá ní oṣù kẹfà láti mú ẹ̀gàn mi kúò lójú ọmọ aráyé ọlọ́run máa ń gbogbo ẹ̀gàn ẹ kúò àmì tó wà lára ẹ máa kúò máa fojú kó jà ń kárì wọ irú alẹ́ ọ̀la yìí ó wà fún ẹ tẹ́ ẹ bá ti ń bọ̀ kẹ́ já ewúro bọ̀ ewé ewúro lẹ máa jábọ̀ tẹ́ ẹ bá ti ń bọ̀ ẹ máa pè fún nǹkan kejì alẹ́ ọ̀la máa ní agbára o so nítorí pé by first of june gbogbo ohun tó wà lára ẹ tí ò dá gbọ́dọ̀ parẹ́ ó gbọ́dọ̀ bàjẹ́ gbogbo àmì ọ̀tá jàǹkárì wáyé ogun oṣù ogun àjẹ́ ó gbọ́dọ̀ parẹ́ àkú ní fún ẹ ní nǹkan míì sí nǹkan tó mú bọ̀ yẹn ju sáàmù náà lọ adé gbàdúrà sí adé anointi ẹ wọ́n wá wòṣẹ́ ọlọ́run àwọn pé adùn ló máa ń kẹ́yìn ìwúrò adúrà rẹ àgbà o bóyá máa dé chọ́ọ̀chì wa rè ẹni ìyá tó bá ti ń bọ̀ wọ́n mọ́tò àgbàdo ìjàyè bọ́ọ̀lẹ̀ ní ìjàyè bus stop àwa gbé ọ̀kadà ní ìjàyè bus stop ní ọ̀la friday lálẹ́ ọ̀la ni o wa gbé ọ̀kadà pé ó lọ chọ́ọ̀chì power òróró tó wà ní àgbàdo junction owó là ń wa maruwa máa débẹ̀ ọ̀kadà máa débẹ̀ bọ́ọ̀lẹ̀ ti ń dé junction wa ti máa wo chọ́ọ̀chì wa náà kan kó tó dé gbogbo ti ń dé junction wa ti máa wo chọ́ọ̀chì wa náà kan máa ma retí ẹ ní alẹ́ ọ̀la àwọn nọmba tó máa pèsè ní dẹ́n fún ẹ nọmba méjì tó máa pèsè 08130476370 nọmba ẹlẹ́ẹ̀kejì rẹ 08025523849 08025523849 523849. Agumewa Romati Belola. And that's my brother counseling. Lata Gumeji Nirole. I love you so much. I'm gonna see you tomorrow. God bless you. In the name of the Father, in the name of the Son and the Holy Spirit. Oh, ni wale laila ilia ye ni baje. Ota o niri emu. Eni ba sase ile luma gbemi. Turu ko Jesu. Eni ba rubi somo. Eni ba rubi soko. Eni ba rubi siya ya. Owa lo ma ba. Wa ni testimony. To ba de la leo. Na wole ma dupe lo long. Turi kia duran gban bi bai. A wato wale ni god dupe. O ni kakpe mi oni dadi mochi wa ni franzo. Ojo sondi ya shirira. A mochi o ni kokante e tele. Tolong de kwada shanu wani bi bai. Ola ma shanu wano bushimbo la leo la. Love you so much. God bless you. In Jesus' name.

0: Hallelujah.
1: Ẹ jẹ́ máa kiri kábọ̀ sórí ètò àṣeṣe lórí rédíò. Ètò èyí tá a gbé kalẹ̀ fún iṣẹ́ ìyanu àti ìtúsílẹ̀ ìbùkún àti ọ̀nà àbáyọ. Àyẹ̀ sì bọ́ Ọlọ́run pàdé láàárọ̀ tòní. Mo láwọn láti sọ fún yín pé wòlíì àgbáyé ni ti wà níkalẹ̀ Prophet Dr. MS Fabiyi JP. Baba possibility. Baba, ẹ gbàdúrà fún wa sá.
0: Jehovah Jesus Christ, only my care.

0: gbogbo ẹni tó gbọ́ mi níbikíbi èní ni ọjọ́ tọ́ọ̀zẹ̀ tí wọ́n ń pè ní ọjọ́ ògùnkiri ọ̀run ọlọ́run máa ṣàwárí ayé rẹ̀ o ní kú fọ́tàyọ̀ o ní bá kú o ní bá lọ àṣírí èṣù ní bò ọ̀nà rẹ̀ máa la ọkàn rẹ̀ máa balẹ̀ ogbó tó ń gbé pamọ́ sí ẹ lára ọlọ́run máa gbé jáde o mọ̀ ọ́ ṣe o mọ̀ ọ́ ṣe o máa ṣàṣeyọrí àwọn tí ayé wọn ń ya ayé ẹ lẹ́nu wọ́n máa kú kò jìjì àwọn tí ayé wọn ń ya ayé ẹ lẹ́nu ilẹ̀ máa gbé wọn mì àwọn tí ayé wọn ní ayé rẹ̀ lára wọ́n máa fọwọ́ ara wọn ṣera wọn tá a bá rẹni tó fọwọ́ sọ́pọ̀ lórí ọ̀rọ̀ rẹ ní orúkọ bàbá tọmọ tẹ̀mí mímọ́ láìsàn láìrọ̀ òjò ara máa san pa wọn láìfiná sí igi láìfiná sí ọ̀pẹ iná ọlọ́run máa jó wọn pa mo súre fún ẹ lẹ́ni o jíjáde rẹ ẹ̀rín ni wíwọlé rẹ ẹ̀rín ni ẹni tó jókòó lè ṣẹ́ rẹ mọ́lẹ̀ ikú máa gbèrè dé níbi tó ti bẹ̀ẹ́ jẹ́ ọlọ́run kó lọ tún un ṣe àwòrán rẹ ọlọ́run kó fi hàn lórí rẹ ó mọ̀ ọ́ ṣe ó mọ̀ ọ́ ṣe lọ́jà gbangba in Jesus name.
1: Bàbá ìní lọ́jọ́ Thursday kí ló ń tẹ́ ẹ ní fún wa.
0: A sọ lórí àánú àánú ló kú mí kú ṣàánú mi àánú ló kú mí kú ṣàánú mi mo ti lọ gbọ́n orí mi ṣùgbọ́n kò pé àánú ló kú mí kú ṣàánú mi olórí yẹn sọ pé àánú máa padà àánú máa padà lẹ́yìn mi àánú máa yọwọ́ rẹ̀ lọ́rọ̀ mi àánú máa padà ẹbí lè kọ̀yàn sílẹ̀ táànú bá dé ó ti tán sórí gbogbo ibi tí ò bá ti sàánú màmá bàbá tó ń gbọ́ mi bí aṣálẹ̀ ni bójẹ́ nu ilé kan ni bójẹ́ nu ẹbí kan ni bójẹ́ nu ayé ènìyàn ni ayé ẹni tí ò ní àánú níbẹ̀ ayé aṣálẹ̀ ni bó ṣòwò kò lè jèrè ọ̀pọ̀lọpọ̀ ló máa sọ wípé tí n bá tajà mi ò rójówó mi ò rèrè àánú ò tí wọnú iṣẹ́ rẹ ni ó ta ò tà táànú bá dé wàá jẹ wàá mu mo ráwọn tí ò níṣẹ́ alẹ́ wọn ní àárọ̀ wọn dẹ̀ ṣaṣẹ́wó wọn dẹ̀ ṣe nà bì wọn dẹ̀ jẹ wọn yo torí pé ọlọ́run fi àánú yí wọn ká wọ́n sanwó lé wọ́n tọ́jú ọmọ gbogbo nǹkan lọ bó ṣe kó lọ ṣùgbọ́n téèyàn bá ń ta anything téèyàn ń ta tí ò bá ti sàánú ẹnu ẹ gbèsè ló máa fi parí ẹ torí one èèyàn ló fi bẹ̀rẹ̀ iṣẹ́ 200,000 ṣó tajà ṣá ṣùgbọ́n táànú bá wà bẹ̀ èèyàn máa ta 200,000 kò ní fọwọ́ kàn nù géènì yẹn á dẹ̀ máa tọ́jú á dẹ̀ máa kọ́lé lọ nítorí àánú máa fún lóúnjẹ á máa gbóúnjẹ sórí tébù ẹ̀ àánú á máa ra gbogbo ohun tó yẹ kó fowó rà ṣùgbọ́n tí ò bá ti sí àánú èèyàn máa jẹun nínú vein nínú ìrora lèèyàn ti máa jẹun ṣùgbọ́n níbi tí àánú bá wà ìrora máa ń kúrò mo pray fẹ́nìkan àánú máa wọnú ayé rẹ àánú máa wọnú iṣẹ́ rẹ ilẹ̀kùn àánú ò ní tìmọ̀ ẹ o ò ní ṣaláìní ó ní bí mo tilẹ̀ ṣaláìní ṣe bẹ́ẹ̀ lè mo sọ̀rọ̀ yẹn ni máa dúpẹ́ gbogbo àyíká yìí tó bá wà àánú ò tí ì dé ni àánú ni kó máa béèrè fún o àánú máa ń gbéyàn jáde àánú máa ń fa olóore wá àánú máa ń pọ̀tà lẹ́nu mọ́ àánú máa ń rin kú dànù àánú máa ń bu àrùn mọ́lẹ̀ àánú máa ń ká ìtìjú kúrò ṣùgbọ́n bí tí ò bá ti sàánú nínú vein nínú ìrora nínú ìtìjú lèèyàn ti máa jẹun jẹ àárọ̀ lèèyàn máa fomijé jẹun àárọ̀ àfomijé jẹun ọ̀sán àmọ̀fomijé jẹun alẹ́ àánú máa ń fi èrè sínú iṣẹ́ ènìyàn níbi tí ò bá ti sàánú ọ̀gbẹ́lẹ̀ àti aṣálẹ̀ àti gbèsè lọ fi ń parí ẹ torí ẹni wàá rẹ lomi àánú gba 50,000 ṣùgbọ́n 50,000 yẹn á dẹ̀ tún ní savings ṣùgbọ́n téèyàn bá ń gba 300,000 tí ò bá sàánú nú ẹ̀ màmá tó gbọ́ mi inú tìjú lèèyàn ṣì wà ṣùgbọ́n táànú bá wà àánú máa sanwó skúlù èèyàn ó máa san hospital bill èèyàn àánú máa ralẹ̀ fúnyàn àánú máa gbalé fúnyàn ṣé bẹ́ẹ̀ nìkan ló sọ ó ní wọ́n ralẹ̀ wọ́n dẹ̀ ń kọ́lé lọ wọ́n ní ní òralẹ̀ àti bẹ́ẹ̀ ra owó tí wàá dá o ṣùgbọ́n kó tó yẹ time ti lọ torí kò belief ẹ mo pray fún ẹ àánú máa ṣàwárí ayé ẹ ìyẹn lórí dávid 51:1 sọ wípé
2: ọlọ́run ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ
0: kí dávid tó béèrè fún nǹkan yẹn ó rí pé kò sí àánú mọ́ ó ní ọlọ́run ṣàánú fún mi gẹ́gẹ́ bí ṣe òǹfẹ́ rẹ
2: gẹ́gẹ́
0: bí ìrònú pàánù rẹ
2: nù
0: rẹ kọjá mi nù kúrò
2: ìyẹn
0: ni pé ó mọ̀ pé ẹ̀ṣẹ̀ ló lè dènà àánú màmá tó gbọ́ mi bàbá tó gbọ́ mi sórí àánú o ibi tẹ́ṣẹ̀ bá wà àánú kì í rìn níbẹ̀ níbi táfọwọ́fà bá wà àánú kì í rìn níbẹ̀ níbi tí àìgbọràn bá wà àánú kì í rìn níbẹ̀ ìyẹn ni lọ ṣèfí ọlọ́run kó òfin ọlọ́run já ìyẹn ni ìwé orí kẹta ẹsẹ̀ kẹta sí kẹrin sọ wípé
3: má ṣe jẹ́ kí àánú àti òtítọ́ kó fi ọ́ sílẹ̀
0: ìyẹn ni ọlọ́run ló kọ ọ̀rọ̀ yẹn jáde fún Solomon má jẹ́ kí àánú àti òtítọ́ fi ọ́ sílẹ̀
3: so wọn mọrun rẹ kọ wọn sí wàhálà
0: àyà rẹ
3: bẹẹ ni wọn
0: yóò tí táànú ò bá ti fi ẹ sílẹ tí òtítọ́ ò fi ọ sílẹ ó ní wàá rí ojú rere
3: àti ọ̀nà rere
0: lójú ọlọ́run ó máa rí àánú lọ́dọ̀ ọlọ́run àti gbogbo ènìyàn yẹn pé tí àánú àti tí wọn náà jólótọ́ tó dẹ̀ ṣàánú tẹ́ bá ti rí àwọn tí kì í ṣàánú wọn kì í ráàánú gbà àwọn kan ń béèrè fún àánú àwọn gan kì í ṣàánú kò jẹ́ kí wọ́n rá láàánú lọ́dọ̀ wọn ìyẹn ni John 5:5-9.
2: ọkùnrin kan sì wà níbẹ̀ ẹni tí ó wà ní àìlera rẹ̀ ní ọdún méjìdínlógún.
0: Gbogbo 38 years tó lòre tí odò adágúnbẹ ṣáìdà kò rí àánú gbà kò sẹ́ni tó tiẹ̀ pìtì ẹ̀ kò sẹ́ni tó ràn lọ́wọ́ ìyẹn lẹ́ máa fi rí lénìí àwọn èèyàn ń retí nǹkan wọ́n wáṣẹ́ lọ síbi kan wọ́n ní wọ́n máa pè wọ́n wọ́n dẹ̀ fẹ́nìkan lápọ́nmẹ́ǹt jọ yẹn ló ń rí jọ yẹn náà lápọ́nmẹ́ǹt torí òun tó lọ yẹn kò rí kò sí àánú lára rẹ̀ àwọn kan lọ sí ẹ́mbáàsì láti gba físà gbogbo dọ́kúmẹ́ǹtì wọn ló ṣúọ̀ ṣùgbọ́n wọn ò rí àánú gbà wọn ò lu físà wọn ẹnìkan ò dẹ̀ ní kò ní dọ́kúmẹ́ǹtì kan wọn kàn tiẹ̀ fún ni kódẹ̀ tó wo náà nìkan tún sanwó tíkẹ̀tì ẹ̀ àánú dá o má jẹ́ tẹ̀ o tó o bá tí tí àánú ò bá wọnú iṣẹ́ ìránṣẹ́ rẹ bí ọ̀lẹ́ ló máa rí o wà á máa struggle nínú struggle ni o táànú ò bá tí wọnú wà á máa dájọ́ láti rúfo onírówó ṣe rúfin wà á máa dájọ́ láti ra ṣíà ẹnìkan á máa gbé àjọ ẹ lọ torí kò sí àánú ńbẹ gbogbo bí táànú bá wà láṣeyọrí máa ń wà mo dẹ pray fún ẹ torí nígbà jésù dé tí odò yẹn tó ba níbẹ àánú ṣe jésù jésù ṣàánú ẹ ó ní ó fẹ́ máa rojọ́ gbé àkété ẹ kò máa rìn ìṣòro yẹn dẹ tàn síbẹ̀ everything ó sọ sí lórí gbogbo problem yẹn ó dẹni tí wọn dámọ̀ mọ́ ó ní àwọn èèyàn tó ní èèyàn tán ní aláàánú lọ́n réyàn gbé wọn sódò yẹn wọ́n dẹ̀ rí hílè torí èmi ò rà láàánú jẹ́ kí n pẹ́ bí jésù ni mo ti dé èmi ni màá ṣàánú ẹ ìyẹn ni mo rán lọ́hùn sí ẹ lónìí yìí kò máa bá àánú pàdé ó dẹ̀ máa bá láàánú pàdé ní ohun tí ò ṣeé ṣe mo bèrè question kan láwọn òṣìṣẹ́ mi pé pẹ̀lú sálárì tẹ́ ń gba ìmọ̀jẹ̀ kúrọ́ kò lè kọ́lé fún yín mo sọ fún dírẹ́bà mi náà kò lè kọ́lé fún yín kò lè ní láárí ṣùgbọ́n táànú bá dé o àánú ò ní ṣe pẹ̀lú iye sálárì tó ń gbà láti mú ayé ẹja gbangba mo pray fẹ́nìkan tó gbọ́ mi ó máa bá láàánú pàdé lọ́sẹ̀
4: yìí
0: níbi tó kọ́ díẹ̀ sọ yìí parí sí àánú máa bẹ̀ẹ́ wò
4: owó
0: ò ní ṣe lásán ọkàn dáadé palẹ̀ ìwé genesis 12:1 genesis yẹn ó sọ fún wa pé dábẹ́ ẹnu ó sọ fún wa pé abraham ní nǹkan lọ́rùn ló rántí nínú gbogbo ọmọ tí bàbá rẹ̀ lámúrúdú bí ó sọ pé jáde kó lè bàbá rẹ̀ lọ sí ilẹ̀ kan tí máa ìyẹn ni kò mọ̀ wípé láti di ńlá ọlọ́run ló ní ó dẹ̀ lọ pẹ̀lú gbogbo ìyá pẹ̀lú gbogbo ìdojúkọ rẹ̀ ó padà dorílẹ̀-èdè o mo dẹ̀ pray fún ẹ wọ́n náà parí èrè ajúbó ti wà yẹn lọ ọkùnrin adẹ̀ balẹ̀ ìyẹn genesis 12 sọ wípé wọ́n gba ìyàwó rẹ̀ dánwò ní egypt ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọlọ́run padà sign document yẹn ó gbore bọ̀ níbẹ̀ ni ìwọ náà jọ nínú àánú máa ṣàánú o súnmọ́ ọlọ́run má kọ ọlọ́run sílẹ̀ ọlọ́run dẹ̀ máa bẹ̀ẹ́ wò ọkùnrin adẹ̀ balẹ̀ ó ìṣòro tó ń là kọjá yìí máa di ó máa di tàn ẹ̀yin ọmọ ọlọ́run ẹja gbàdúrà olúwa gbogbo lẹ̀kùn àánú tó tì mọ́ mi olúwa ṣí. àwọn aláàánú mi tó ti lọ olúwa dá wọn padà.
3: Gbogbo Jésù gbogbo àwọn aláàánú mi tó ti lọ lọ dáhùn padà.
0: Ẹ̀mí promise and fail jáde láyé mi o.
3: Gbogbo Jésù gbogbo ẹ̀mí promise and fail kí ló ń bí ó ṣe jáde láyé mi. Jáde lára mi.
0: Ọfà ìsàn ọfà ikú jáde lára mi o.
3: Gbogbo Jésù gbogbo ọfà ikú gbogbo àìsàn jáde lára mi.
0: Ẹ gbàdúrà yìí alá ọlọ́run o ìwọ ọlọ́run ẹ̀yẹ̀ wò sí ilé ìjà pẹ̀lú àánú ńlá ni olúwa rán jẹ́ káńgẹ́lì dé èèyàn kó ṣàánú mi bẹ́ni tẹ́ ẹran wá sọ pé no.
3: Lórúkọ Jésù ẹni náà ò ní àwọn ọlọ́run ṣe ti dá o orí ẹ̀kọ́ pàápàá àbí tó rán sí ibi tó bá padà.
0: Bẹ́ẹ̀ tí ó dẹ̀ máa rí bẹ́ẹ̀ wàá rí ọlọ́run wàá rí àánú wàá rí ojú ere wàá rí ìlọsíwájú in Jesus name.
1: Àánú lohun tí bàbá wa fi ń bá wa sọ̀rọ̀ bàbá bó ijà àná náà là ń ṣe bẹ́ẹ̀ tí à ń ṣayẹyẹ fún ọ̀wọ́n ògbó wẹrẹ tó lọ́ fún wa nílé ìdíwá Nàìjíríà ọ̀nà wo la lè gbé gbà tí àánú ò lè fi tọ́nu ilé wa.
0: Ọlọ́run ló mà ní àánú ló máa ń ṣílẹ̀kùn àánú o ọba tó ní kọ́kọ́rọ́ tó ń ṣe tó ń tì í ọgbọ́n tó gbẹ̀gbọ́n fún lasmon tó gbọ́lá fún lasmon tó fi fọ́tmọ̀n sílẹ̀ òun náà ló gbé ọlá fún fọ́tmọ̀n tó fi gbogbo àwọn tó tù sílẹ̀ òun ní o òun ní ká wá rí tó bá ti wọ ọlọ́run lọ wá rí ìwé rómù orí kejìlá máa ń pò tiẹ̀ fún wa ẹ fi ara yín fún ọlọ́run bí ẹ bá yìí mọ̀ tẹ́wọ́gbà àti wá wà ní tá a bá wò ní ìsìn ẹ ti rí pé ìkórè ọmọdé gan pàápàá òun náà tún dé so ìyẹn mo sọ fún yín pé ọjọ́ monday ìkórè ọmọdé ayẹ ìkórè ọmọdé ẹjọ́ yìí wa nínú bí tó ti lè ṣàánú nìyẹn kí wọ́n rà àwọn gift kò ṣe ó ní kó gbé ẹbọ sórí ìta ilé ìju ẹbọ lọ ra nǹkan fáwọn ọmọ yẹn wọn náà support tó bá ọdọ tí wá bá jì wàhálà àwọn tó súnmọ ẹ tó lè support múnú àwọn ọmọ yẹn dùn lọdún yìí wà á dẹ̀ rí pé wà á rí ọwọ́ ọlọ́run wà á dẹ̀ rí ìyanu ò ní ṣe lásán mo retí láti support program yìí náà again ẹ dẹ̀ máa rí support ọlọ́run.
1: Ọ̀dà ẹja ṣe báyìí torí àkókò wa fẹ́yìn tó wà lé tẹ́ ń gbọ́ tẹ́jú wo pé bá ṣe ń ṣe ayẹyẹ fún àwọn ògo wẹrẹ tó lọ́ fọwọ́ wọ̀ ẹ̀yìn náà ẹ̀yìn náà fẹ́ ṣe kí ni ẹ fẹ́ nípa nù pápá jùlọ bí ìkúrẹ́ ọmọdé náà ṣe ń bọ̀ bàbá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wo lọ́n lè pè yín sí àti ọ̀wọ́n àkáùntì wo lọ́n lè fowó sí fún àwọn tó fẹ́ ran ìpàdé yìí lọ́wọ́ tó sì fẹ́ ṣe bẹ́ẹ̀ tọ́wọ́ náà fẹ́ bóyá àwọn tó ń wojú olúwa tó wá wò pé kẹ ọ̀wọ́n náà fẹ́ gbà ánú láti rí ọmọ láti ṣe gbogbo ẹ̀ tó sì fẹ́ ṣe bẹ́ẹ̀ tọ́wọ́ náà fẹ́ wọ́n fẹ́ ti owó láti ṣiṣẹ́ olúwa.
0: ọ̀rọ̀ tá a ti ń sọ yìí lórí àwọn òkú ọmọdé yìí ó ní ṣe pẹ̀lú àwọn tó ń wojú olúwa àtàwọn tó ń bí àbíkú àtàwọn tí ò tí ì márì tí wọ́n fẹ́ wọlé eré wọ́n fẹ́ ríbi rere korí sí ó da kan mọ́nú àwọn ọmọ yẹn dùn kọ́lọ́ọ̀ lè múnú tí wọ́n náà dùn torí àwọn ọmọ yangẹ́lì ni wọ́n tí wọ́n rí àwọ̀ orí ohun tán mọ̀ mí àmọ́ ọlọ́run wọ́n rí ọlọ́run jù wá lọ torí ó ní tọ́ta bá tó dàbí ọmọ ike la máa tó wọ̀jọba ọlọ́run torí láìfi wọ́n yàtọ̀ sí wa. ẹ̀rọ tí ẹ lè pè mí sí 091 26 26 28 28 82 82 16.
1: ẹ
0: pè níbẹ̀ yẹn WhatsApp nìyẹn pẹ̀lú
1: text message voice or text. ẹ lè fi ohun ránṣẹ́ fọ́nrán tó bá fẹ́ pè yín kọ́
0: ẹ̀rọ kejì. Oh, ni
1: 080 80 50 50 27 27 56 56 21 21. Ero Iketa
0: 070 070 69 69 94 94 99 92 92. Pèmí kí n gbàdúrà fún ọ̀nà rẹ̀ Adela ilẹ̀kùn Aṣí. Òun ni Echo Bank 38 38 12 15 15 68 68 43 38 12 15 15 68 43 báǹkì kejì ta lè fowó tó jẹ́ church account ó máa gbé orúkọ church jáde talákọ̀ọ́kọ́ yẹn ni Fabi Michael Osoji eléyìí Fidelity Bank ni ó máa gbé Celestial Church of Christ Oyikimole Ayo Parish òun ni 411 411 01 01 89 89 25 25 2 2 kò sí ohun tó ṣe tó gbé o nítorí jo 41 11 oníta ló ṣáájú ṣe fún mi tí èmi ò ṣe mú padà nígbà tí psalm 50 number 5 máa sọ ó ní kó àwọn ènìyàn mímọ́ mi jọ àwọn tó fi ẹbọ dá má jẹun nígbà tí number 14 máa sọ̀rọ̀ ó ní irú ọba ọpẹ́ sí ọlọ́run sọ ẹ̀jẹ̀ rẹ fún ọ̀gá ògo miyẹn mo fi nídìí ọpẹ́ yín ọ̀rẹ́ yín ìdámẹ́wàá yín ẹ fẹ́ràn pàdé yìí lọ́wọ́ yóò dára fún yín ọkàn yín á dẹ̀ balẹ̀ yín tí ẹ bá ọlọ́run bá lè ràn lọ́wọ́ ẹ pé àwọn ẹ̀rọ yẹn àwọn àkáǹtì yẹn wá rí ẹ support Echo Bank yẹn ẹ fi owó ọ̀rẹ́ yín ọpẹ́ yín ìdámẹ́wàá yín láti support program yìí ni kó lè ràn wá lọ́rùn kò ní ṣe pẹ̀lú ìjọ tá à ń lọ yóò dára fún yín ẹ fi fún ni á fi fún òṣùwọ̀n tá a fi wọ̀n láò fi wọ̀n fún wa ọlọ́run dẹ̀ mọ àwọn tó dáa sínú ayé tí náà mo ń retí yín àwọn àkáǹtì yẹn ni ṣùgbọ́n ní alẹ́ èní yìí gangan a wà ní ti ń ṣe àtàn bẹ̀rẹ̀ ẹjọ́ yín wa ní àtàn bẹ̀rẹ̀ ní alẹ́ èní yìí ẹjọ́ yín wa a máa ṣe ṣòro ń bẹ̀ gbogbo ẹni tó wà ní gbogbo agbègbè ẹjọ́ yín wa ṣùgbọ́n ní ọ̀la olújọ wa ní command ni a máa wà ṣùgbọ́n láàárọ̀ yìí gangan a wà ní Korodu lẹ́gbẹ̀ẹ́ tẹkníkà láàárọ̀ yìí ohunkóhun tó máa ń ṣe pààtì ẹ̀yin tẹ́ wá nígbà àkọ́kọ́ ẹni ẹ̀bùn láti fún yín ní òróró a dẹ̀ fi aníṣẹ́ wòlíì tàbí ẹ̀yin tẹ́ bá ti wá lọ́sẹ̀ tó kọjá ẹ rí pé àwọn nǹkan tá a gbà lọ́lé lọ́fẹ̀ẹ́ lọ́fẹ̀ẹ́ fi pé káyé lọ rọ̀ wá lọ́rùn ayé dẹ̀ máa rọ̀ wá lọ́rùn gbogbo ẹni tó gbọ́ mi wàrà ànúgbà ilẹ̀kùn aṣí òní bá kú òní bá lọ iléeṣẹ́ yìí ò ní jóná gbogbo àwọn táwọn studio yìí a máa rọ́nà lọ ní ọ̀sẹ̀ yìí ibi tó kó parí sí ẹ̀rí ló máa fi parí ẹ̀ jésù lọ wa.
4: From Lagos, this is
5: Jordan 105.5.
6: Station with a voice for

0: sewole. Olúwa sewole. Olúwa sewole. Olúwa sewole. Ninu lei. Sewole. Iwo no. Ninu lei. Laye babayi. Wọn jo gbori. Wọn dasere ru. Ẹrọ ọmọbìnrin. Ẹkún lori mare. Ohun ti o se se. Olonje no. Olúwa pari ẹ. Olúwa pari ẹ. Olúwa pari ẹ. Yóò se se fún ọ.
1: Praise the Lord. Orúkọ tèmi ni Isiaka, mo wá láti ìlú Ghana ni mo ti wá. So ìgbà tí mo dé ìlú Ghana ní 2020 mo tó rí iṣẹ́ gidi tí mo ṣe lọ́wọ́ yẹn. Ìgbà tí mo rí iṣẹ́ gidi ní 2020 yẹn kò ju bí èèmọ̀tì lọ làwọn iṣẹ́ ńlá ńlá yẹn tí wọ́n wá sí inú yàrá mi. Mo ṣe àpá ilé tí mo lè pa ńbẹ́ mo dẹ̀ gbàdúrà. Ìgbà tí mo máa sùn tí mo máa jí bí inú yẹn ṣe bẹ̀rẹ̀ sí mi nìyẹn tí inú yẹn sáà bẹ̀rẹ̀ sí ń dá mi láàmú gan gidi láti ìgbà yẹn ní 2020. Kò sí nǹkan tí mo fẹ́ ṣe mọ́ ìgbà tó di pé ó bẹ̀rẹ̀ sí ń disturb mi mo sáà lọ sí hospital. Wọ́n ṣe scan fún mi, wọ́n ṣe everything fún mi. Wọ́n ní pé wọn ò rí nǹkan kan pé kò sí nǹkan tó ṣe ń pé body mi wà òkè. Wọ́n ṣe àkàwọn oògùn kankan fún mi pé kí n máa lo. Mo bẹ̀rẹ̀ sí ń lo àwọn oògùn yẹn. Ìgbà tó di pé stage kan tí mi ò lè lágbára láti afford owó oògùn yẹn mọ́. Mo ti lọ sí hospital bòmí bóyá tó bá tó ṣe scan pé eléyìí tó máa rí. Mo ṣáà lọ sí hospital bíi different one. Wọ́n ní wọn ò rí nǹkan kan. But ní ìlànà yẹn ṣáà wà ní body mi. Okay, fine.

Ẹyin tí ẹ̀gún dá dúró lábẹ́ agbára àánú ẹ̀dìdẹ́ lónìí ọ̀gbẹ́ mi ilẹ̀ ògùn ilé wa gbé mi ilẹ̀ gbé ẹsẹ̀ rẹ̀ o gbé àwọn ọmọ mi ilẹ̀ atogun atẹ̀gún gbé wa lẹ̀.